àti àwọn tí ó tẹ̀dọ́ sínú rẹ̀, nítorí tí ó fìdí lẹ̀sọ rẹ̀ lórí òkú, ó sì gbé